0: Sọfù bè ṣaṣọ. Sọlí náà náṣú ní ṣaṣọ pẹ̀lẹ́kọ̀ ní ẹ̀kọ́. Ẹbọ́ ń pa yìí twẹ́ àtúwọ́ ní ẹ̀fà ń pọ̀. Ẹ̀wùradí Yéṣù di ọdí àmọ́ mẹ́rin àbẹ̀ yìí. Àkùmọ̀ pẹ́m na ó yí. Bẹ́ẹ̀bi firi báyìí wọ́n ní àtọ́mà. Bùrọ̀mù Ẹ̀wùradí máa wọ́n ní yíye. Mo sì bẹ̀ẹ̀bi pa ẹ̀sẹ̀ ń sọ ṣẹ́ ní pẹ̀tù. Ẹ̀jẹ̀ pàwọ́má Ẹ̀wùradí bọ̀ yẹn ho ban. Dẹ́gbẹ́lẹ́ bíẹ́lá fa wá sẹ́n fa kúrò yẹn. Bí ọ̀tánfó bẹ́ ṣiṣẹ́ náà bẹ́ pàmò fa yẹn ho díẹ̀ pàpà. Túmí ní àwòdìrí wúrà. Yẹn nìmísẹ́ wọn nam àwòdìrí ni wọ́n ní nyam. Àwòdìrí ẹ̀bùrọ̀ so ní so bẹ́ẹ̀ máa wọ́n mẹ́ yà kú ẹ̀dí nkùnyìm. Yàkọ́ ntúyọ́ mu akwáhyia Ẹ̀wùradí pẹ́gu má yẹn. Ẹ̀sán ni musuọ́ ní kwáhyia díẹ̀ mẹ́ yẹn. Yẹn bá ní ẹ̀nà la. Pẹ́mi dá ká bẹ́ tó wọn sá fẹ́rẹ́ yẹn. Kọ́ so ṣe. Àwòdìrí ẹ̀bùrọ̀ so ní so bẹ́ẹ̀ máa wọ́n mẹ́ yà kú ẹ̀dí nkùnyìm. Yàkọ́ ntúyọ́ mu akwáhyia Ẹ̀wùradí pẹ́gu má yẹn. Ẹ̀sán ni musuọ́ ní kwáhyia díẹ̀ mẹ́ yẹn. Yẹn bá ní ẹ̀nà la. Pẹ́mi dá ká bẹ́ tó wọn sá fẹ́rẹ́ yẹn. Kọ́ so ṣe ra wọn má. Ní ẹ̀nyẹ́ kẹsí nkọ́ so nyẹ́ kẹsí. Ẹ̀nyẹ́ kẹsí ẹ̀wùdí wọn nìyẹn. Obi la yẹ bẹ kọ́ sí bẹ́ẹ̀ bi. Mà yẹ ntúm tètè ní. Ẹ̀wùradí ma yẹ ti bọ̀ ni. Wọ́n dọ́ bẹ Jesus Christ ní ibu. Ẹni yẹ bọ́ mpa yẹ. Wá dì mí ntì.
1: Daddy, you know what's up? Say, what man you're coming? I feel mum. What man say? Say you're coming. Bibia, if you mum abano, you're coming. Name bon. Oh yes, you mean. Wouldn't him say why in Shira? Bon same case. Say you're coming.